0: Ah, eh.
1: àmọ́ sẹ́gbẹ̀ẹ́ lọ́mìnà mọ̀ yánnu bí gbé ń jáde
0: Eh.
1: bẹ́ẹ̀ nù hàn gbónù ẹnu nù hàn
0: ìjà
1: ẹnu
0: yọkọ
1: ni máa kó yọ ni máa yọ bùrọ̀ àmọ́ ní yóò jẹ́ pé lọ́gbẹ̀ yóò sún yóò nàmú ọlọ́ náà wèé dé hódò mí tè pé ń já lọ ẹnu dà pátápátá ìtàn ẹnu dà pátápátá ìtàn. Yín kọ́ ẹ̀tọ́ lọ ẹbẹ̀ sọ ash ẹ̀fọ̀
0: ẹ̀fọ̀ nínú
1: mọ̀ nínú mọ̀ nínú mọ̀
0: chẹ̀chẹ̀ ó fi èmi kárí ẹ̀rọ fìdí yan mọ̀dọ́ mi yé pé ọ̀pọ̀ àṣàn kẹ́nẹ́kẹ́nẹ́ dé mí kọ́dọ̀ alọ́gọ́bá yà.
1: Mi ní jọ owó mi.
0: Kíkọ́ bí àdé ọ̀hún náà mi kọ́ sọ pé ẹ sí.
1: Yín ẹ̀ tó kọ́ ẹgbàjì.
0: Ẹ wá sọ̀bọ̀ ògbóló kan tó
1: ẹ̀. Ẹ ò kọ́ máa pé kọ́ ẹnu fún gbélé náà. Fídè mi tèdí. Mi náà nánú mi ó lọ́dún tó jí. Ní omi gbẹ́pọ̀ àlọ́gọ́dìn. Mọ̀ mi dé dó. Ẹ náà sẹ̀pọ̀ numero mọ̀ ń kọ̀tàn. Mọ̀ ní ezé dó hàn. Ní ezé dó hàn. Ẹ náà sọ yọ mẹ́ lọ. Mo náà dọ̀. Ẹmi ze nílé lè dó hàn. Mọ̀ ẹ náà pọ́n. Mo wẹ̀ yín kọ́ ọ̀dọ́ náà tó ẹ̀mí tàn. Pírẹ́sìdán mi tàn dé pa dé tó nu kan náà fò lọ. Yèdò náà ná numero lọ ní mẹ́lẹ́ tó tójì dì. Yé ní ze nù kan nù yé tàn. Gbọ́dọ̀ mí náà yí numero dé jù ẹ̀ náà bá yí dépò dó lọ. Òye náà mọ̀ 01 97 58 58 encore 37 01 97 58 58 37 bẹ́ẹ̀ náà mọ̀ yín kọ́ tẹ́lá jules deji nígbà àlọ́gọ́dìn.
0: Òun yẹ kúrò alẹ́ tán kúrò títẹ́ gbọ́dọ̀ mi jẹrẹlẹ nù kílẹ̀kílẹ̀ wọ́n èpò tí mo yè dọ́lẹ́ yọ yẹrẹ kúrò àlọ́gọ́ ọba rẹ̀ òun mi mẹ yín pọ́ńté wù fi fúra fún bọ́mọ kó sì kó lọ bọ́ kó lọ ẹ ká sí àgẹ́dẹ́ yọ nú àmà yìí kó yọ sí domi àwọn ìpọ́ńté wù fi àrẹ àbí.
1: Mọ̀wẹ̀
0: nú ìpọ́ńté wù fi gbónùgbó àdùnnà yìí kó yọ sí domi bọ́ òun mọ́dọ̀ mi tirẹ̀lẹ̀ nílí ẹ lọ èmi sọ́dọ̀ tẹ yọ ǹdẹ̀ náà tán sí mi mọ̀ mi kàn dóhùn tún fínẹ́bínà tún lọ mi tirẹ̀lẹ̀ a mẹ́dẹ́mẹ́dẹ́ lẹ́nu fi lọ́bọ̀nà dúkọ́ ẹ yọ yẹ dóhùn tún ló tọ́ mi tọ́ lẹ́ẹ̀ dì yàn yẹ dẹ́ yẹn sọ́kọ̀ sí òtàn bọ́nà sọ́wọ́ àdó dé bọ́nà kẹlẹ́ dọ̀ mi tirẹ̀lẹ̀ ẹbí dọ̀ kàn tó pọ̀ mẹ́ ẹ bí mi fi lẹ́yọ ẹtẹ́ bọ́lọ́gbẹ́ mi já.
2: Ojúlo mi dọ̀ máa dọ̀kú pẹ̀lú
0: dọ̀kú. Dọ̀kú pẹ̀lú.
2: Nu èmi sọ́rọ̀ tèrò kò tẹ́ ẹ ní o. Nu fi ṣe leopard. Eko gbonji zan le di fade yi o gbonji bo na levo tadoji vi mi ton dedo ecole primaire ponde wule yo mi ko yi dopo do directeur groupe A po groupe B po bo yi na kun vile me vide me ton le yin mando gano vide toko kudo vide nɔ kokudo bɛ nu do wu vɛ de na yi azɔmɛ de na kɔ wo ma azɔmɛ tɔn lɛ yɔ enu do yenu do wu vɛ mɔ kɔ tɔn lɛ yɔ mɛ yɔ mi ko yi dɔ nu gan lɛ gan de do
0: ekɔli lɛ
2: bɔ eko tia vi mɔ kɔ tɔn lɛ yewo tia bɔ edze vendredi mi na yi fi ne do gan wo mɛ. Do vendredi bona yi dajɔ ye mi yovo dɔ kit scolaire mina na ye saki bɔ azɔ anu lɛ na de mɛ wema lɛ na de mɛ kaye lɛ na de mɛ bɔ mina na ye do vendredi nue yi kote social bɔ mina de do kɔ ye mi jɔ mɛ bo dajɔ vilɛ ene.
0: Anɔ kutu esɔ alɔnu mi dɔ nuwo alɔde mi blo eyɔ minu kumɛ tan florent avocat edo etogbenu mi bi boka do yin ma do nu kuku do invitation mi ton mi kun ko mo o eh ye ma do mo nuwe deji o mo do po o mo mate pêcheur ponte unu wa
1: ponte unu propre
0: mate pêcheur etogbeze sento mi desu o anfani abi sabalo o we menu edo ile mo frè edo mo do se do ne e una se se do abi sabado mo do e mo do po mi na dodo mi chirele no froid service edo gbenu do poropo mi ton le taun edo kanji lobodo